0: lónìí ẹ ṣe tẹ tún pè mí wá pé kí n wá sọdọ yín a lónìí ìjíròrò tí mo fẹ ká ṣe ni nípa ìlà ìdílé
1: ìlà
0: wọn máa ń pè ní tribal mark bẹẹ ni ìlà ìdílé wọn máa ń pè ní tribal mark
1: bẹẹ ni àwọn yorùbá máa ń ṣe ìlà
0: wọn máa ń ṣe ìlà wọn máa ń ṣe ìlà ó kàn ṣe ni pé wọn ṣe nísìnyìí mọ ìdí tí wọn dẹ fi ń ṣe nígbà yẹn ni wípé wọn láti lè fi dá àwọn ènìyàn mọ ìlà ìdílé yìí wà fún ọpọlọpọ ọdún ṣáájú kí àwọn òyìnbó tó wá sí ilé wa
1: so àwọn bàbá ńlá wa nǹkan tó máa fi ń dá ara wọn mọ nìyẹn so tó máa ti yàn látọọkan wọn á sì mọ pé ẹni yìí ìdílé lágbájá ló ti wá àbí ìlú báyìí ló ti wá.
0: ògbómọṣọ leléyìí ọyọ leléyìí èkìtì leléyìí ìjẹsà leléyìí wọn ti máa ń mọ nìyẹn pé ìdí nìyẹn tí wọn ṣe fi ìlà sí ojú àwọn ọmọ wọn nígbà yẹn ó máa fi ń dáni mọ pé agbègbè báyìí ló ti wá pé bóyá ìjẹ̀bú ni ọyọ ni ìjẹsà ni wàá fi mọ tiẹ.
1: sọ ẹnìkan ọ̀lẹ́kan wá parọ́ kó ní òun wá láti ibì kan mọ̀ bá ti rílà ẹ lójú ẹ̀ wá ti mọ̀ pé òfin gé lélẹ̀
0: wá ti mọ̀ pé ara lè ní lélẹ̀
1: ara òkè
0: irú ìlàwó ló dẹ̀ wà tètè tẹnu bá ìdáyàtọ̀ irú àwọn
1: ìlàwó
0: ó yàtọ̀ sí agbègbè sí agbègbè ní
1: oṣù ìlàwà
0: àwọn kan wà pélé ìlà mẹ́ta lórí ẹ̀rẹ̀kẹ́ àbájá ìlà mẹ́ta tàbí mẹ́rin ìyẹn gùn láti ojú dé ẹ̀rẹ̀kẹ́
1: túrẹ̀
0: ìlà kékèké ni àwọn yẹn wọ́n máa ń pè ní dòdò túrẹ̀ the gumbo.
1: gumbo mo ti gbọ́ gumbo yẹn rí
0: ìlà yẹn pẹ̀lẹ́ ó máa ń fi sí kékèké ni ó máa ń fi sẹ́ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni àwọn ìlà yìí ọmọ fi ń ṣe wà nígbà yẹn ni o beauty ẹ̀ lè gbàgbọ́ ó máa fi ń ṣe ibi ṣíṣe ìlà wọ́n máa fi ń ṣe ìlà ni o wọ́n dẹ̀ fi máa fi mọ ìdílé kan sí ìkejì gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìgbà kan dẹ̀ tún wà wọ́n rò pé ìlà yìí ó máa dáàbò bo ọmọ àwọn kúrò nínú àìlera ẹni pé yẹn lágbára
1: ṣé
0: tí mo bá kọ láyé ó máa dá ààbò bo olúwẹ̀ gẹ́gẹ́ bí ìgbà ogun ìgbà ìjà wọn ni ìlà yẹn ó máa wọ́n lọ́wọ́ láti fi ààbò bo wọn. Bẹ́ẹ̀ni ó dẹ̀ tún jẹ́ àmì ìṣọ̀kan ní agbègbè kan gẹ́gẹ́ bí mo ṣe sọ ẹ bá pàdé ara yín
1: kí a lè ti máa dára yín mọ̀
0: kí a lè máa dára yín
1: pé aráàlú mi rèé o
0: pé aráàlú mi rèé
1: ẹ dẹ̀ ti mọ ẹni tí òun ṣàráàlú yín látọ̀ọ̀kan
0: bẹ́ẹ̀ni
1: wọ́n á tètè yẹra fún un
0: bẹ́ẹ̀ni.
1: ó ṣe pàtàkì nìyẹn tó yẹ pé táwọn èèyàn bá lọ sọjà àbí tó máa lọ sóko àbí tó bá rin ìrìn àjò wọn máa ń fi lè dára wọn mọ pé aráàlú kan náà ni wá o ìkan ni wá ẹbí kan náà ni wá.
0: bẹ́ẹ̀ni
1: ṣùgbọ́n mo ṣàkíyèsí pé ó dà pé ní ayé òde òní àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ kọlà mọ́ torí mi mọ àwọn tí mo mọ̀ tó kọlà wọn jẹ bí àwọn ẹgbẹ màmá mi ni mo mọ tó kọlà àwọn náyè sí mi tiẹ̀ rò pé mo mọ ẹnikẹ́ni tó jẹ́ ẹgbẹ́ mi tó kọlà wọn ò kọlà mọ́ ni.
0: Ìlànà àti òfin tuntun náà ni ló mú kí gbogbo nǹkan báyìí dínkù nítorí ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá wọn ò ní ìlà yìí mọ́ nítorí àwọn ọkọlà yẹn láyé ọjọ yìí tí ẹ bá mọ bọ́n ṣe máa ń kọlà yẹn ó lè di ìgbà míì á di wípé ọmọ kékeré yẹn á wá ní àìsàn wípé kó máa antiseptic or could be inconvenience in
1: Allah. Hygiene issues. Oh, Lewu. Ah, Lewu.
0: Oh, Lewu. Oh, Lewu. Oh, Lewu. Oh, Lewu. Oh, Lewu. Abia Lira. Abi almost much a shape.
1: Hm.
0: One that is the first shape. Hm. We come about it that Bashemo.
1: We couldn't eat any bafula. Okay, Ben. Ben.
0: You ran out to for you. So, who are the one for tea? Won't him for a woman? Me, Ila. Me, are you doing? Put a dear Asha at tea, Ewa. I have to join.
1: Hm.
0: No, good, good, it's no longer fashionable.
1: My Ila kan je nkan to o kan je ara awon nkan to je pe a nse ni ile wa o de o wa interest as pe awon baba nla wa won wo pe kini nkan ta le fi ma dara awon amo ti awon mo ni fi sonu ta fi ma dara awon won de be si ko ila sugbon a mo pe olaju ati awon oyinbo to wa na ni o je ki a ma ko ilamo mo won pe te ba le fun anfani awon to npo wa se ila kiko ati sisin gbere se nkokon na ni won
0: rara
1: rara gbere yato
0: ila gbere yato gbere bere yen for protection
1: fun abo
0: lo ti la je eh eh ipe kon fi kon fi dabo bo awon e ma binu
1: no rara
0: o tu si wa je ni bi
1: ah then
0: bere yen wa fun pe kon fi dabo bo awon eyan ni aye atijo ti ngba yen ti wa tele kon ti wa tele kon ba nja tabi nkan kan Balo to awon onisegun. Awon baba lawo won le sin gbere fun e. Awon ba nja tabi nkokon. Balo to awon onisegun. Awon baba lawo won le sin gbere fun e.